0: Ọwụ sẹ́rẹ́ mẹ́rẹ́ tọ̀nọ́tàná chọ́ni bí náà máa rẹ́ máa gbọ́rọ̀ gbé ibi ètò ẹ̀kẹ́ zakadì kárẹ́ lórí yẹ. Ní ebe náà yé ebe ní ọbùsọ̀ bá wọn máa ṣe gbóhùn pẹ́kẹ́ ọ̀nà ètò ẹ̀kẹ́ zakadì kárẹ́ gbẹ́n. Very Reverend Father Dr. John Bosco Ezehi. Ọgbọ́n ní ebè ní mẹ́ná ta ẹ̀dọ́ kéré ẹ̀dọ́ zàrá ní kéré gbé ìnáàrọ̀ ìmáàrin ẹ̀dí sọ́ndé nàìjà síkẹ́ ọ̀lẹ̀. Ọ̀nà ta ọ̀hún yà wọn kẹ́ ẹ̀ nà wọ́n. Wọ́n gbá nà zi ìlú ẹ̀ nyà òjé ọmọ yà dọ̀ ta ẹ̀ nà. Ní ọmọ yà ta ẹ̀ di dẹ̀dẹ̀ ha di. Ìmọ̀ yà ha ta ẹ̀ nyà yẹ̀. Mẹ́rin wẹ́ mọ̀ kẹ̀kẹ́ ìbọ̀nà gbàrẹ́ kẹ̀kẹ́ ọmọ ìmọ̀ àti ọ̀tá ẹ̀nà ọ̀rẹ́ kí Jésù Kristì ọ̀rẹ́ ló yà ọgbọ́nà ojú ẹ̀nà chọ́ Pontus Pilate aná àká ẹ̀mìíràn ọ̀nà àyù aná àrọ̀ ẹ̀tọ́ mẹ́jọ ní sẹ́gà ẹ̀mí àtọ́nà tó àdó kẹ́rì ẹ̀lẹ́nà bí ọ̀nà wà ní mọ̀nà táìlì kan àbí Esan Belakolas Radio Ifanjon Oromi Mo hin ara buta do kere na wa o ka ha won e mi hare cho ye e bo ta do kere sa mere to do kere e bo o re mo do kere wa mo no ge o so mo bla o mo bo re to bo ran ni e le na keke e bi Jesus Christ re va re ye ka mi ìyẹn máa fa bí ó ń kọ ẹ ọ̀nà àárọ̀ táìdókèrè rà ní táìdókèrè bí ebó dẹ́nì ẹni ìbòsàn ló bla ní ilé rẹmà tó ẹ rẹ táì ẹ ó tó ẹ ẹ ìyẹgẹrẹ ṣẹ lẹ́ẹ̀ ẹ ó hàn wọ́n iná wọ́n já mi ẹ ẹwẹ́ dẹ́nì jésù kìí sọ̀rọ̀ báyìí ká ló yá wà àìwé bọ̀rẹ́ ní pàndọ̀ káàkiri ó ti ti kọ iyẹ rẹgí náà kéke rẹgí náà rẹ ìpàdọ̀ ọ̀dà wọn. Àti Jésù náà Israẹ̀ ọ̀rá náà lu ilé mi nàìjíríà náà ọ̀rá náà lọ́dún ìyànà ọ̀rá náà káàngbéra ọ̀rá náà ju náà náà rọ̀ ẹ̀tọ́. Màkínà yìí pé iye ya ọ̀nà ọgbà ya nàárọ̀ rẹ̀ kan ó dẹ́ náà rẹ lọ́dún ìyànà wọn. Ní ebọ̀ rẹ lómi kẹ̀kẹ́ yẹ ebọ̀ rẹ lómi yẹ kẹ̀kẹ́ iye ọ̀pẹ padà ká lọ níyànà iye ọ̀pẹ yíwọ̀ àpẹrẹ ọ̀tọ̀. Ẹni pé ìyá náà yẹ kí ikọ̀ ọ̀hẹ́ náà bọ̀ ọ̀nì Jésù náà bí ọ̀nùhì uhì náà káàgbọ́n ẹ̀wùtọ̀ kẹ́ nárẹ́hìá dé kẹ́. Ó bọ́ ebé kì mántì náà sẹ́ ọgbọ́n òjè bẹ́ẹ̀ bí ọ̀nà gbá nọzi sẹ́n ńlọ nọzi ìsìnyà ìgbé wẹ́ àtsọ́ ìwé máa ní wẹ́ẹ̀kọ́ rẹ̀ ébọ̀ rẹ̀ gbọ́n yẹ ọ̀rọ̀ gbọ́ fọ̀nà àmàmà ìwà ni yé ébì jésù va ẹ̀ ọ̀va ẹ̀ wọ́n nù hìnà ọ̀wọ́n bá rẹ̀ ha bọ̀ nù híyà èmi ẹ̀mí àhà sẹ́ni gbọ́n ẹ̀ ọ̀rọ̀ ìbàárẹ̀ ọ̀nà ẹ̀lọ́ kà mọ̀ ẹ̀sẹ̀ ẹ̀ mọ̀ àtànà wé ọ̀rọ̀ mọ̀lù iṣẹ́ pàtàkì sótọ̀ wọ́nsìwọ́nsì ọ̀rọ̀ mọ̀ ẹ̀sẹ̀ ní sa ọ̀nà ọ̀rọ̀ ìmọ̀ àwọn àdáàtì ọ̀rọ̀ kí ọ̀nà gẹ́lẹ́ sàbọ̀ mùjá ná yí eríbó lérè ọ̀rọ̀ ìhàṣán ẹ̀rọ ní ìwé ìhàṣán ana yi ọna yi tó bọ ẹgbà ìfọnà máa ma gbọdọ lù yìnà ọkẹ yìí náà lẹ wọ bọ kì ọdì jésù ọna yìí ní máa rẹ yọ ọgẹ ẹbọ rẹ táì kí ọsí kí ọsí ànúhìá ọmọ àti ànúhìá rànbẹ ẹwúrọ àtàyè mi ìkì ẹdẹ nàìjẹ ẹ sábàdì ọdẹpẹdẹ náà rẹ kọ àwa. Ye kọ ye gbọbọra ohi yini ọba gbọbọra ohi adi ọyọ to bọyì ìyẹn kò sọnù bla lo anana ẹrọ yẹ jíọ mi ẹni sike mọ ẹma koko yẹn kò gbé ọna gbẹgbẹ náà wọ jésù yìí ọni tẹmpù ọni gbàkà lójúmọ náà gáì Oh, yes, Mama. We will call Kaka Johnny, Jaragani, a big man, Namuno, me, Iwani. I say, but we pay Nagani, Jaragani. Yeah, you call her. Everybody, if you beva. Only, Jaragani, one year, Cabra, Jaragals on the black, and the other was on the black. Take my Roy Ray. Banima, you took a Catholic, or some like this. Oh, my mom would penny. If I know in that car, the 7 year every Aguanoi, Mary Vani, no, actually, Miri, no Pujaka, no Amuka. If he, oh no, you have a, oh no, here we bear. In Aguano, here, Vani, not call you one. Or the Vano, or you're a good penny man, he said, you're not going to be any guy, you're looking guy running. A hacking me running, a dracky, the boom boom. She will be better than being a man, you know, buy money. Say, Maviki, ah, Morialu, ah, Bohamioni, Koi. On a quick quiet money, eh? Even a jar of Jana and Louis money. Then we, and then I can't go. I'm with a cookery, half your dinner. You need to be on a no, and my jabber and roy money, and running a hina louis, walk a coy. So now, we quiet, I give it up. Oh, my own a caca, again, no really. I came in the area, he just Christy, he called heavy, or maybe old Bruno caca. We want to, but after we want again. The he or on the or your old Sabah, you know, Johnny, a Jana guy, or yeah, I on a regular in the one on Wake or Mekoi, yea, I'm more at Bolia. And the Yaka, any only Ukuakoi, Dona, Indiana. You're an air, I've had the no carrot body. Eh, I am a body, umia fan. Eh, on a say, or zero double that body, the donor donary, but umia fana. And you fire. On a he said, or I will die. Yeah, I say, not a half one bar. About no woman. You say, Mary, who nine? Maybe no jack, hey, key, not a nine. Or packing no. On no kernel, Jerusalem, Iran, or Hana.
1: Revival, revival, revival. Assemblies of God Church of Wabu Quarter, they present 3 days program with a team breaking barriers to our responsibility. Zechariah 4:6-7. This program could feature salvation, healing, deliverance, and lots more. The pastor and anointed minister will go did then, evangelist S.O. Boji Ministry. She get Reverend E.F. Ilembo Diaye will be the chief host and district superintendent. Pastor J.O. Otobo is still host for the program. The date now Wednesday 20th to Friday 22nd May 2026 and the time now 4 p.m. daily. The venue AGC Owobu Quarters, Agboya Close off Mary the Queen Road, Uromi, Edo State.